ti gbọ́. Àtúpalẹ̀ èdè òyìnbó tẹ́dẹ̀ Yorùbá nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa. Iléeṣẹ́ alára àgbà yìí dá 103.5 FM Radio 1 kò ilé God. Látago mẹ́fà ìdájí sí aago méje àárọ̀ ni. Ní gbogbo ọjọ́ Monday sí ọjọ́ Friday. Òwe tó dáńtọ́ nínú ìròyìn tó múnádóko. Ẹ̀fẹ̀ àwàdà tó dáyìn kò sọnù nínú ìròyìn jẹ́ ti gbọ́. Ní 103.5 FM Radio 1 lẹ́ti máa máa bá wa pàdé láàárọ̀. Èyàn ò ní polówó àjà lórí ètò yìí kó mọ́ ta wàrà wàrà bí ọmọ ẹ̀ta títa. 103.5 FM Radio 1.

tọ ojumọ re ojumọ ayo ojumọ dunun lo mo wa laaro iya ko ojumọ ako ojumọ atun si tun ku ojumọ mo ni bi gbogbo te tin lanfani lati mo gbo wa lo ro kutukutu yi atun ti de na nu o eyin o ope lowo olohun oba alawura bi oba to tun mo oju wari ojo otuni layo atalafia olohun oba mi edumare to mu aso odun leya ti popo sisi e to gbode bayi adupe lowo eledua aki gbogbo mumini ati mumina ododo asitu ki gbogbo omo Nigeria patapata bi pe aku odun yi emi wa o si opolopo re lori le epe lase olohun oba mi edumare akiyin o akiyin aluyin logo enu gbogbo eyin to je wi pe le se ke mo darapo mo wa lori eto nje ti gbo ti se atupale ninu iwe iroyin ojojumo le wa ni gbogbo gba e seun o e seun bi e ti se nte ti gbo wa ni gbogbo gba ti ni gbogbo akoko be o ti te fin gbo wa o ni di be ni o si ni di je nawo le lori lagbara lowo olohun oba mi edumare e kaaro ojumare lo ma wa laaro e aku asepo odun leya yi opolopo re la se lori le ipe lagbara lowo olohun oba mi edumare bo ti jenu lapa ati be e ma wa gbagbe gbogbo eran leya eleyi to je wi pe o si o ti ye yin ati eyin to je pe se peran loni e si ranti wa ni bo ti jenu e kaaro e seu bi e ti gbo wa kike poju ibe na lo olúwàbí ti ń bẹ̀rẹ̀ ǹjẹ́ ti gbọ́ leléyìí nìkan ni radio 101.3.5 FM bẹ́ẹ̀ bá wojú aago yẹn rí pé aago mẹ́fà ó ti kọjá àṣẹjú mẹ́fà báyìí ó yá ẹja mọ gbára kàsídà ká mọ yànnà náà àwọn ìròyìn fún yín bó ti ṣe ń jáde ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì èèyàn tó sì ń jáde lájà àbàlẹ̀ tasi mọ̀ mu wá fún yín ní ẹyọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà ni láti inú ìwé ìròyìn punch ìwé ìròyìn vangard ìwé ìròyìn the nation ìwé ìròyìn daily post gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà láàlóore ọ̀fẹ́ láti jà yín tán bẹ́tà bó ti ṣe wà ń bẹ̀ yún láàárọ̀ yìí o ẹ̀yìn ó yá ẹjẹ́ àjọmọ́ gbára kàsídà kásì mọ̀ mu ní ẹyọ kọ̀ọ̀kan àti ní èjèèjì tewé tàgbà ní péjúwo líìlí tẹrútọ ọmọ ní péjúwo egun lábala àdúrà mọ́ mi ọmọ balógun ń lo kọ̀ mi ẹ káàárọ̀ àpò ojúmọ́ ó ti yá náà nù ká mọ ṣe kí ni ká wọnú ẹ lọ lọmọ onírà májìgàn àti lọmọ onírẹ gẹdẹ fún mò ń bọ.

jẹ́ ti gbọ́ dí kan ní rédíò 1103.5 FM. Ó ń tẹ̀ ẹ́ síwájú bá a ti ṣe ń gbára kàsídà tá a mú ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì. Ẹ̀yọ̀ ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn kristiani ìyún Christian Association of Nigeria CAN níṣẹ́ ni wọ́n ti fi ìkìlọ̀ síta o. Ìyún lánàá òde yìí wípé gbogbo ọmọ Nàìjíríà yẹn adarí wa lórílẹ̀-èdè yìí níṣẹ́ la mọ̀ ń finá sórí òrùlésùn àwọn tó jẹ́ ògo ọjọ́ ọ̀la àwọn tí ó jẹ́ ọjọ́ iwájú orílẹ̀-èdè wa Nàìjíríà ó ńlá mọ̀ ń fi ayé wọn ta káìtì yìí. Ẹ̀yìn àjọ ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn kristiani ìyún Christian Association of Nigeria òun náà ni wọ́n ṣe kíni ni wọ́n sọ ọ̀rọ̀ síta lánàá òde yìí o pẹ̀lú bó ti ṣe jẹ́ wípé níṣe ni àwọn tí ó jẹ́ kàràǹbà ní àwọn alákatakí ti gbogbo níṣe ni gbogbo wọn ni wọ́n ṣe kíni ni wọ́n fi ojú sun àwọn ilé ẹ̀kọ́ lóríṣiríṣi lórílẹ̀-èdè wa Nàìjíríà àtàwọn olùkọ́ wọn tí wọ́n sì lọ ṣe ìkọlù sí wọn ń bẹ̀ wọ́n ní eléyìí kù díẹ̀ káàtó àtòkèrè báyìí ni olójú jíjìn sì ti mẹkun sùn ẹgbẹ́ CAN wọ́n fi ìkìlọ̀ síta pẹ̀lú bí wọ́n ṣe fìdí ẹ̀ múlẹ̀ wípé tọ́ lẹ́yìn tí ààrẹ tinubu tí wọ́n fi gbogbo ọmọ Nàìjíríà lọ́kàn balẹ̀ wípé káfọkàn balẹ̀ o wípé àìṣàkóso àwọn kò ní ṣe kíni kò ní tẹ̀tì láti mú àwọn ọmọ yìí padà wá sí ọ̀dọ̀ àwọn tí ó jẹ́ ẹbí wọn gbogbo ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì lẹ́yìn ìgbà náà òun ni ẹgbẹ́ CAN òun ni wọ́n fi ìkìlọ̀ síta o ìyún fún ìṣàkóso eléyìí tó wà lóde lọ́wọ́ báyìí nínú àtẹ̀jáde eléyìí tó fi síta ẹni tí ó jẹ́ ààrẹ CAN ìyún Daniel Oko òun náà ló ṣe kíni ló fìdí ẹ̀ múlẹ̀ o tó sì yànnà náà wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó jẹ́ ọmọlẹ́yìn kristi àti àwọn ẹlẹ́sìn míì tó fi mọ́ àwọn ọmọ Nàìjíríà pẹ̀lú àwọn ẹbí gbogbo òun náà ni wọ́n ń ṣe ọdún ti àyájọ́ ọjọ́ àwọn ọmọdé ìyún Children's Day eléyìí tó jẹ́ wípé ó kò lánàá òde yìí tí méjèèjì àtọdún iléyá ẹ̀yọ̀ tí gbogbo ẹ̀ pa wọ́pọ̀ tó di ẹyọ kan lánàá òde yìí ó ní ọ̀pọ̀lọpọ̀ wọn òun ni wọ́n ṣe nínú àìbalẹ̀ ọkàn nínú ilé koko ọrọ̀ ajé ló ti jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ ibi tí wọ́n bá yàrá já lórí ọ̀rọ̀ ayé àwọn ọmọ wọn torí wípé kíni gbogbo èèyàn báyìí ó ní ẹ̀rù ń bà o lórí ọ̀rọ̀ ètò ààbò eléyìí tó jẹ́ wípé ó ṣe ségesège ní orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n bu ẹnu àtẹ́ lu ìkọlù àti ìjínigbé eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n sì fìdí ẹ̀ múlẹ̀ wípé eléyìí bá ń lọ bẹ́ẹ̀ tí ìjọba orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọn ò sì sí nǹkan kan ṣe

ẹ káàbọ̀ padà látẹ̀ka ìkéde àti ìpolówó ọjà abala àgbéyẹ̀wò kí ni tá a fẹ́ gbéyẹ̀wò lábala àgbéyẹ̀wò láàárọ̀ yìí ó dá ẹja yànnàná ẹ mọ́ gbọ́ wa dáadáa torí pé ìta àgbéyẹ̀wò lábala àgbéyẹ̀wò láàárọ̀ yìí n tó ṣe kókó tó sì ṣe pàtàkì ni tí gbogbo wa pátápátá pàápàá jùlọ gbogbo àwọn tá a jẹ́ olùgbé ìpínlẹ̀ Èkó bá a bá ti wá yànnàná ẹ̀ báyìí ẹ dákun ìyìn tá a bá ní ká sọ̀rọ̀ lé lórí ìyìn tá a bá ṣe àgbéyẹ̀wò lórí ẹ̀ òun náà ni ẹjẹ́ á ṣe kí ni òun ni ẹjẹ́ á sọ̀rọ̀ lé lórí ẹ mọ̀ jẹ́ á mú nǹkan míì mọ́ o kí la fẹ́ gbéyẹ̀wò láàárọ̀ yìí òun náà ni wípé ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n ti gbé ìgbésẹ̀ alágbára eléyìí tó jẹ́ wípé wọ́n wòye wípé yóò mú ìdẹ̀rùn àti ìrọ̀rùn débà gbogbo àwọn tó jẹ́ olùgbé ibẹ̀ wọ́n fẹ́ ṣe àgbékalẹ̀ ètò sísan owó ilé olóṣooṣù tàbí olóṣù mẹ́ta eléyìí tó jẹ́ wípé wọ́n ṣàgbékalẹ̀ rẹ̀ yóò di òfin ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú bó ti ṣe jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbé ìpínlẹ̀ Èkó òun náà ni wọ́n fojú winá wàhálà ìrówó ilé san eléyìí tó jẹ́ wípé ọdọọdún àwọn onílé míì wọn ọdún kan òun làwọn ó gbà ìmí òun lọ́dún méjì kódà àwọn kan ń gba ọdún mẹ́ta eléyìí tó sì jẹ́ wípé kò rọrùn fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ ayálégbé nípínlẹ̀ Èkó látàrí bó ti ṣe jẹ́ wípé ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ó ti wọ gbogbo èèyàn lọ́rùn àti wípé àti gbé nípínlẹ̀ Èkó yìí ìnáwó ẹ̀ pọ̀ tó sì jẹ́ wípé gbogbo eléyìí bí wọ́n bá ti wá rò ó pọ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ ayálégbé òun náà ni wọ́n máa lọ kò sí nǹkan mi kò sí ṣe kò sáìṣe ẹlòmíì máa lọ yáwó sanwó ilé ni léyìí tó sì jẹ́ wípé láì mọye ìgbà rí bẹ́lòmíì bá ti yáwó sanwó ọdún tó sanwó ọdún kan bọ́dún kan bá pé ìmọ̀ le fún wọn láti tẹ̀ wájú lórí owó ilé ní sísan eléyìí tí máa fà á tí láńlọ́ọ̀dù fi máa dẹrù ẹlòmíì já ìjọba ìpínlẹ̀ Èkó ti wá fìdí ẹ̀ múlẹ̀ wípé ètò gbogbo ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí o láti rí dájú wípé àwọn ò gbé òfin kalẹ̀ eléyìí tó jẹ́ wípé yóò jẹ́ kí àwọn òṣìṣẹ́ àwọn olókoòwò kéékèèké wọ́n jẹ́ olùgbé ìpínlẹ̀ Èkó kí wọ́n lè máa gba owó oṣooṣù lọ́wọ́ wọn tàbí owó olóṣù mẹ́ta táwọn ó sì gbé kalẹ̀ tó jẹ́ wípé yóò di òfin ṣe rí ìgbésẹ̀ yìí tí ìjọba ìpínlẹ̀ Èkó fẹ́ gbé ní ìwòye tiyín ṣé yóò jẹ́ ètò ìtò da àbí tó kù díẹ̀ káàtó torí nínú ìwòye ìjọba ìpínlẹ̀ Èkó láti mú ìdẹ̀rùn bá àwọn ayálégbé láti mú ìdẹ̀rùn bá àwọn olùgbé ibẹ̀ ni tẹ́ ẹ bá sì wò ó dáadáa nípínlẹ̀ Èkó yìí ọ̀rọ̀ ilé gbígbé ọ̀gà gàrà kí wá lójú ìwòye tiyín ṣé léyìí ṣé yóò pé àwọn onílé àwọn láńlọ́ọ̀dù ṣé yóò pé àwọn tó jẹ́ àwọn tó jẹ́ pé iṣẹ́ tiwọn tí wọ́n fi ń ṣiṣẹ́ wọn ò níṣẹ́ míì ju pé àwọn ni wọ́n ń bá ní wálé ìyọ̀n àwọn éjẹ́ǹtì ṣé yóò pé wọn kí lójú ìwòye tiyín lórí ìgbésẹ̀ eléyìí tí ìjọba ìpínlẹ̀ Èkó tí wọ́n fẹ́ gbé yìí nọ́mbà tẹ́ mọ̀ láǹfààní àti pèsè ńgbà tákòókò bá tó 0704-700-3341 nọ́mbà tẹ́ pèsè nígbà tákòókò bá tó nù ǹjẹ́ ẹ ti gbọ́ ó ti ẹ̀ wájú ó yá ẹja mọ́ mu ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì láti inú àwọn ìwé ìròyìn wa gbogbo bó ti ṣe jáde nígbà tákòókò bá tó a mọ láǹfààní láti mọ gba àwọn ìpè yín ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì àkókò tí ì tó ṣùgbọ́n ẹ kọ nọ́mbà ńlẹ̀ fún àǹfààní ẹ̀yìn tẹ́ ẹ ṣe ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ 0704-700-3341 0704-700-3341 nọ́mbà tẹ́ fi pè wá nù nígbà tákòókò bá

0: lo ma trae bo mi ma so bo bo mo no ti da pa pa pa ọmọ alágbó àjìlù kèrèkèrè ń jọ ọ̀sẹ̀ ọmọ alágbó gbàrò kò wálé ọmọ oníbàtà ti ń lọ tí ń bọ̀ lọ́jọ́ ọ̀sìnmi.
1: Àdàbà mi mọ́.
0: Àdúrà mọ́ mi ọmọ balógun àdàbà.

0: ọmọ alágo àjílù kèrékèré ń jọ ọ̀sẹ̀ ọmọ alágo gbàrò kò wálé ọmọ oníbàtà ti ń lọ tí ń bọ̀ lọ́jọ́ ìsinmi.
1: Àdàbà mímọ́
0: àdúrà mọ́ mi ọmọ balógun àdàbà.

0: o na ni mo fin ki kaabo lale yi sori eto ara agbaunda ikani radio 1103.5 fm na le ngbo yi mo kiyin mo lu yin logo en gugu eyin ololufe eto yi gugu eyin te pe mi lati jejo titi di asosan yi akaimo eyan lo pe mi ti am fi bikini o mi seri lara won won fi han fun mi enikan si n fi di e mule pe ohun gbo eto yin jejo o mi si n jabo loju awon kila yana na en jejo an so itan to ni se pelu iwa igbesunmo mi ipaniyan nipa pupa lorilede Nigeria nibo ni ko bo kwara mu ti bere ibo ni ko alakata kiti buku buku lo ti bere to fi din to wo wa le orun to din to wo wa lorun bi aso titi do ni ole loni ti o se bo mo
1: komo Nigeria malera yo
0: ayan na so tu ayan na na so si ni jejo
1: oruko wa o da lokere o
0: sugbon ta fe se lale ire a te waju ni ani lanfani ati pada seyin rara bo ti wo mo idigan ni pe se ri ibi ta nlo o po die eje so pe ibi ta nlo jina ke se pe o jina ibi ta stasi ya na o po
1: ibi te ko ade o
0: turi e ni mo fi ma nsalaye fun eyin ololufe eto yi wipe be ba tin gbo eto yi e kan ma ba wa fi okan ba lo ba ba se yanan na e so tun ta yanan na e so si ologbon leyin te ngbo wa e ma ba wa fi ogbon ati oye ke ma ba wa fi ba lo baba wa John lati Lagos State University abi lati Unilag ti e o to jo meta mo kiyan e ka lesa o bákan náà mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò níbi gbogbo tẹ́ ẹ ti láǹfààní àti mọ gbọ́ wa. Mr. Taiwo Taylor, wọ́n ní well done my brother, have a nice program. Ẹ ṣeun o. Ṣẹ́yìn náà ti wà ńbẹ̀ ṣe ti ń gbọ́ wa. Mr. Taiwo Taylor, ẹ̀ka lẹ́sà. Ìyàwó Michael Esther, mo kí ẹ̀yin náà ẹ̀ka alẹ́ o. Níbo logun ti wọ́ wá? Níbo ló ti ń wọ́ bọ̀? Bó o ní ìpànìyàn nípa pupa lórílẹ̀-èdè wa Nàìjíríà, níbo ló ti bẹ̀rẹ̀? Àwọn tá à ń ṣe kòun ni kòun ni nígbà náà tó sì ń padà dòyè ká ni níbo ló ti bẹ̀rẹ̀. Which way Nigeria? Mo ninu isakoso kan se mo pe ba ti nba bo a yanana e lo to si je pe gbogbo nta yanana o wa laarin isakoso Musa Yara Dua Mati Gulog Jonathan mo kì í bàbá solution aláṣẹ àti olùdarí iléeṣẹ solution. A tún lórí ọ̀fẹ́ láti gbọ́n pa wọn lálẹ́ yìí.
1: Tó bá máa rẹ̀ fúra òdìṣẹ́ wà tó sí ilé ẹ̀kọ́ ọ̀hún aṣọ ẹ̀ wà sún ọjọ́ mẹ́ta níbẹ̀ kò tó rẹ̀kọ́.
0: Ọ̀rọ̀ epo kéré nínú tá à ń sọ yìí ṣùgbọ́n lára rẹ̀ ló wà.
1: Ojoojúmọ́ lè wo.
0: Epo bá wọn ọ̀wọ́n gógó nǹkan wà.

na ko fi be sagbara to iwa ibaje gbile opo wa won lo selu na won da abubu awon odaran yi si atosi nso po odo de en to nlo darapo mo le se ologun la won iko agbesumami na ni to nwole nko ogun wole fa won agbesumami yi latori lede libya latori lede sudan tori na o to ye ko lede wa nigeria kama se kini ko je wi pe ka koju ija si iko kan iko ti di meta bayi ninu sakoso kan se mo pe nu sakoso to wa nbe tele eyo kan soso ni ko bukwara am nya to di nu sakoso mi won pin meji gba to ya awon kan ti en pe ran banditry awon yun seyo ogun fula ni darandaran ata awon agbe o tun bere je o di meta ba won bukwara am ati iswap lapa ila orun ariwa orilede awon agbebon lapa iwo orun ariwa orilede yi awon fulani darandaran lapa midubet gbogbo re sele lasiko kan na lasiko ti isakoso muhammadu buhari ti o tenubodo lodun 2023 igbesumami ati ipaniyan papupa nte waju ṣugbọn ṣe ri gbogbo akoko kan wa nigba na lapa ile yoruba nbi nse la wa n pariwo kohun ni kohun ni ọlọrun ni ji o debi apa oke lọrun ni awọn naa ni ki wọn maa para wọn ọdọ wọn naa ni nkan buruku ti pọ ju ntọpọ wa sọ lapa ile yoruba ri ẹdakun si o ti wọle tọ wa bayi gbàgbọ́ táwọn ọmọ nàìjíríà ní wípé ọgọ́ ológun tó gbàjọba gẹ́gẹ́ bí ààrẹ nàìjíríà ń gbà náà tó tí a dìbò fún wọlé wọn ò gbàjọba pé wọn ó fòpin sí ìgbésùmọ̀mí àfojúsùn ọmọ nàìjíríà lórí ààrẹ wa ń gbà náà ò wọmi wàhálà sì ń tẹ̀ síwájú ogun kan là ń jà ń gbà ṣàkóso ogun lọ jonathan ti buhari ó di láàrin ọdún mẹ́jọ ó di mẹ́ta ìyí la bá wọnú ṣàkóso tá a wà lọ́wọ́lọ́wọ́ báyìí kó tó di pé ìṣàkóso tá a wà lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n gbàjọba wọ́n ṣèlérí pé àwọn fòpin sí ìṣòro ètò ààbò ṣe mọ̀ wípé kò sẹ́ni tí ó fẹ́ dépò kan tí ò ní láfojúsùn ọ̀pọ̀ èèyàn nígbàgbọ́ wípé lásìkò lọ jonathan wọn ó dánú dúró lórí wàhálà tí ń ṣẹlẹ̀ ńgbà náà kẹ̀sì mọ̀ wò ìwé ìròyìn gbé jáde lọ́pọ̀ yanturu ńgbà náà bẹ́ẹ̀ bá wonú ìwé ìròyìn the nation tó jáde ní ọjọ́ karùn-ún oṣù kọkànlá ọdún 2014 nínú ìwé ìròyìn the nation ẹ bá wá wonú ìwé ìròyìn vangard tó jáde ní ọjọ́ kẹfà oṣù kọkànlá ọdún 2014 níbi tí ròyìn ti fìdí ẹ̀ múlẹ̀ bí wọ́n ṣe kọ́ rèé o lọ́dún 2014 wọ́n ní tinubu ask jonathan to resign nígbà náà torí ìpànìyàn nípàkúpà pọ̀ ẹgbọ́ láti gbà náà títí dà àkókò yìí níbo la dé dúró.